Àwọn Gen Z wọn jẹun sí mi, àwọn feminist wọn fẹ́ mi ni, àwọn ọmọ jẹ́ ló sí mi, wọ́n fa wàhálà níta, wọn ò mà jẹ́ ló sí mi. Àwọn ọmọ Gucci Gucci, trap ló ń jẹ ẹrọ di richie richie. Àwọn ọmọ USA pẹ̀lú ó yá àwọn ọmọ Pablo tí wọn bá mọ̀ wọ́ṣà tí wọn bá dẹ̀ mọ̀ wọ́n mọ Rama Jago dáyàn mọ̀ èèyàn Samuel Eto. Àwọn ọmọ wa ti máa gbọ́ sọ̀rọ̀ sókè kíjọba ti máa gbọ́ kọ́ tó dé àwa ti máa lọ tí yí la máa gbà tó bá gbé tiwa lọ. Àwọn ọmọ Twitter.

fọwọ́ dán gbogbo ẹyẹ ṣe kílò kílò. Ọbàdàn ti dé kọ́mọ ẹrú ṣe jẹ́jẹ́. Onílé ti dé àlejò ẹ̀sùn àkí. Ẹ̀yìn ọjọ́ sí tó ní kó má dòrò má di yẹ. Ṣóhun ló ti dàkú kọ́. Ó kàn lórí ọmọdé, ó kàn lórí àgbàlagbà. Mo ṣe pé iṣẹ́ Ọlọ́run ni. Àyànmọ́ ògbó òògùn onílé ẹlẹ́jọ́. Àyànmọ́ ògbó.

0: tó tẹ́ sọ pé kí ló ti yá. Ẹja tí ó yẹ ìyá ni kò sí nínú omi.
1: Ọbàdàn jẹ́ kó máa lọ bó ṣe ń lọ.
2: Ọbẹ̀ ti rẹ̀ kò sí